ó tọ táìmọ̀ lẹ̀ ó yá tún tọ táìmọ̀ lẹ̀ kó o tún tọ táìmọ̀ lẹ̀ èmi ti tọ táìmọ̀ lẹ̀ ó yá tọ táìmọ̀ lẹ̀ májà májà májà ó yá àwùjọ ìgbàgbórí ọ̀tá ti gbó ọ̀tá mi ti rógbó.